0: Nada una vez ya sé, emuna me que cameo, emuna me llama chinga, amén.
1: Amén. Hello.
2: Hello.
1: Ya puedo mamá radio.
2: Ẹ̀bọ́dọ̀ mọ́mọ́ ràdíò ọba fẹ́dọ̀ rẹ̀ ní ọba
1: fẹ́ ẹ̀bọ́dọ̀
2: ẹ̀nánà fẹ́ ọ̀tọ́ tí ó wọ́n sí ní akókò yéé mú kásọ̀ ènìyàn bá bú nǹkan tó jẹ́
1: ò
2: ìta ń tẹ́ wá yíyẹ́ bí yéé ni wú yẹ hu náà sọ wọn fẹ́ hùnà hùnà
1: yẹ
2: ọbẹ̀ rí mọ ọbọ̀ ń bẹ̀ rí mọ akọ ọ̀hún ma ọba akókò ọdẹ mú wúwa papa ayé yìí káwù dín yéé nyàmú bẹ́ẹ̀ ni so omi ní ọmọ sá ọmọ kánà lọ́pẹ́ má yẹ ń tiẹ̀ ọ nàkí omi ni họ nàní mú ti omi ni họ abúlé náà tọ̀ yẹ yéé ọ̀tọ́ bẹ́rìmà kùnkùnkùnkùn ọ ẹ̀nà lọ́pẹ́ wáyé bí wáyé bí. Wale biya mama busu bisa wale biyo papa no dia wale biyo ye wale bi mama busu ano ina yesi wa kuma ye maneso esi wa kuma mo. Yeah, why you bio? Yeah, why you bio? This was here. Why you be? I'm not a boo. I don't need to be. I want me out one chair. I will put you a chair. I am not ready to be so to. Amen.
1: Amen. Papa, do I have to be brave? Why you bio? Why you be?